ọjà àgbáyé sí ọgọ́rin dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípàrọ̀ náà sì gbẹnu sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn èyí tí wọ́n ń pè ní Strait of Hormuz. Láti ìgbà yìí wá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀ ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi

0: ịnapụta ndị a tọrọ ma jide ndị mere mpụ ahụ. Ọnụ ahịa mmanụ olileanya dara ruo ihe dị ka $81 bale, mgbe America na Iran rụrụ nkwekọrịta udo nke nwetara obi iru ala n'ahịa ahụ, n'ahịa akụnụba ụwa, ma mee ka ahịa ngwaahịa bilie. Tupu mpịache akụkọ nke anya asụ a, anụ ka anyị laghachinụ n'okwu ndị ahụ wụrụ anyị isi akụkọ. Ụbọchị ihe dị oke n'afọ iji eme mgbasa ozi banyere imegbu ndị okenye. Akọrọ ndị ESA ka ha na-elekọta ndị okenye. Okpoholo akọtọla ịgba ndị mmadụ n'edo, nyere ndị polisi iwu inweta nnyocha ahụ ozugbo. Mmanụ olileanya dara ruo $81 bale, ka nkwekọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
1: Udede wòyí ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbó wa. Èyí ni iléeṣẹ́ Ishaba Inakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Ronú. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mande Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ America àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbà tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdojúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ishan láti máa fi ojú rere wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n, kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá ìyẹn Irua Specialist Teaching Hospital, dókítà Mercy Obo sọ wípé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó sì di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Ọ̀gbẹ́ni Mark Omar so pe orisirisi awon ipeninja ohun lo ma n sele paapa julo ni awon idile miran ti won o ti fi oro sinu nigba ti o ba di wi pe eni na dagba won a ma fi oju e rare o wa so wi pe ko ye ki a ma wa bayi nitori wi pe onikaluku wa na ni a o di agba ta o dogbo oni se lo ye ka ma yi agba si ati awon mo atawon ebi won nitori ojo ola gomina ipinle edo won de opebo lo ti bu enu atelu ijinigbo eyi ti o sele ni oja kan ni ilu Benin ni opopona airport road ti o so wipe oro na ko poju mo to ati wipe ijoba setan lati boju lame to wo ise awon olopa ni ipinle na ninu oro to jare lati enu akowe iroyin gomina Patrick Ebojele ni ojo aje ni o so wipe ase ti wa lati odo gomina ti o si pase fun eni ti o je commissioner of police ni ilu na yen ogbe CP Monday Ajo.
2: The Angelus in Asian language.
3: Inera biomo bielimi no khiali
2: isa
3: ehi biale ma tama maria
2: ora o no sai ha wa bie
3: tu e maria gracia bon e biale ma ne dia andiron ne we gwe ni kuri we iron wana no me kale ni jesu
2: maria no khiali no se no bloa human ne le be we jai na bie go my sai
3: o du bo biale me ki
2: bo ye bo we tai
3: tu e maria gracia bon e biale ma ne dia Anero wonye wegwe ni kuri be romana no mekele ni Jesu.
2: Maria no kiare no sedoblua. Mwane lebe lejaina bie woma ise.
3: Jesu Christi kionre anaguna bima.
2: Abia odanye wegwe ma.
3: Tue Maria, gracia abon ebyole ma ndiye dia. Anero wonye wegwe ni kuri be romana no mekele ni Jesu.
2: Maria no kiare no sedoblua. Mwane lebe lejaina bie woma ise.
3: Oh sedoblua no kiare bi o sedoblua ema.
4: Ni mase ne. Agera biomo bielimi no khiali
3: Boruka ye gaso boru ye nya irawa ya ye ge biagere wese
2: e biale ma newa dia ure panu solo bla newa dia gere we era biomo bielimi no khiali.
5: Ladies and gentlemen, my name is Samson Alamano, known as Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Asan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
6: Welcome to Sports Daily from Asan Banakola Radio. I am Big Billy. First from the local sport, Edo Queens Football Club have emerged as the 2026 champions of the Nigerian Women Football League after finishing top of the Super Six competition on Sunday in Port Harcourt, River State. In their final game against Bayelsa Queens, Edo Queens secured a 0-0 draw, enough to finish with 10 points from 5 matches. In a separate news, Super Eagles winger Ademola Lookman is reportedly open to join Turkish champions Galatasaray, provided the club can reach an agreement with Atletico Madrid over a transfer fee. In another development, Manchester United Ahmed Diallo struck in the 90th minute as Ivory Coast turned Ecuador in their huge support to edge a tight affair 1-0 in their World Cup opener on Sunday. This is the Beat of Sport from Asian Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
7: Welcome to Entertainment News from Asian Binoculars Radio Uromi. First, the headlines.
8: In Destiny, join us, the Igbo Community Network. We are all connected forever.

0: mee ka ahịa ngwaahịa bilie. Tupu mpịache akụkọ nke anyị asụ a, anụ ka anyị laghachinụ n'okwu ndị ahụ wụrụ anyị isi akụkọ. Dị banyere imegbu ndị okenye. Akọrọ ndị Esa ka ha na-elekọta ndị okenye. Okpoholo akọtọla ịgba ndị mmadụ n'edo, nyere ndị polisi iwu inweta nnyocha ahụ ozugbo. Mmanụ olileanya dara ruo $81 bale ka mkpakọrịta udo n'etiti America na Iran nwetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa m bụ Nwada Chizaram.
1: Udede wòyí ẹsìnkúnjẹ ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Isan Binocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Olúromi. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú jẹ́ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mande Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbà owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbà tó ń lọ káàkiri gbogbo àgbáyé ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdójúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ishan láti máa fi ojú oore wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n, kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní

ló máa ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú nígbàtí ó bá di wípé ẹni náà dàgbà wọ́n á máa fi ojú ẹ̀ ráre ó wá sọ wípé kò yẹ kí a máa hùwà báyìí nítorí wípé oníkálukú wa náà ni a ó di àgbà tá ó dògbò ó ní ṣe ló yẹ ká máa yí àgbà sí àti àwọn ọmọ àtàwọn ẹbí wọn nítorí ọjọ́ ọ̀la.

Gómìnà ìpínlẹ̀ Edo Mọ́ndé Ọ̀pẹ́bọ̀lọ́ ti bu ẹnu àtẹ́ lu ìjínigbó èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà kan ní ìlú Benin ní òpópónà Airport Road tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣe tán láti bójú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà ìyẹn Ọ̀gbẹ́ CP Monday Agbonika láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ìwà láabi tó bá ń lọ ní agbègbè wọn. Owó orí àgbá epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé sí ọgọ́rin dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípààrọ̀ náà sì gbẹnu sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà.

0: balẹ̀ sí ìlú Nìrọ̀lẹ̀. Ìròyìn òǹdẹ́sẹ́ ti gbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkọ́kọ́ ìròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishàn láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mande Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo. Ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbà owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.
1: Is one TV network,
2: home of creativity, culture, and global connection, Jada.
1: One TV network proudly presents
2: Star Express.
1: In partnership with KC Records, UK, USA, and Nigeria, Melfi Boyishonsia.
2: Do you have what it takes? A voice, a song, a story the world needs to hear.
0: Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá ìyẹn Irua Specialist Teaching Hospital, Dókítà Mercy Obọ, sọ wípé ọjọ́ 15 oṣù kẹfà ọdún ní àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó sì di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú. Nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà, wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé

láti bojú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn Ọ̀gbẹ́ CP Monday Agbonika, láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí, kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi ń sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ìwà láabi tó bá ń lọ ní agbègbè wọn. Owó orí àgbá epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé sí

0: Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn tí wọ́n pè ní Strait of Hormuz. Láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀, ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkokò sọ́ọ́dún lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn akùjàmọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ ẹtì tó ń bọ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is Semsi Alamanoso, known as the Enjoyment Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Edo Queens Football Club have emerged as the 2026 champions of the Nigerian Women Football League after finishing top of the Super Six competition on Sunday in Port Harcourt, River State.

0: Bale. Ka mkpokọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
1: Udede wòyí ẹsẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Asian Binocular Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló dédé tí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọ̀wà sì ti lọ bá àwọn

ọdún àwọn àgbàyè tó ń lọ káàkiri gbogbo àgbáyé ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdójúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ ṣàn láti máa fi ojú rere wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá ìyẹn Yorùbá Specialist Teaching Hospital, dókítà Mercy Obor, sọ wípé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdójúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó ti di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n.

0: Igbo. I am Igbo. Born of fire, raised by peace. If you like Igbo, marry Igbo, mother Igbo.
1: Oni se lo ye ka ma yi agba si ati awon mo atawon ebi won nitori ojo ola gomina ipinle edo mande opebolo ti bu enu atelu ijinigbo eyi ti o sele ni oja kan ni ilu Benin ni opona airport road ti o so wipe ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣe tán láti bójú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn gómìnà Patrick Ebojele ní ọjọ́ ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà ìyẹn ọ̀gbẹ́ CP Monday Agbonika láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí kí wọ́n sì fi

0: ṣe pàṣípàrọ̀ náà sí ìpẹ̀rùn sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn tí wọ́n pè ní Strait of Hormuz. Láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀, ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkokù sọ́ọ́dún lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn akùjàmọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ Ẹtì tó ń bọ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is

0: back.
1: The world is watching Hoka.
2: Maybe we'll boot your thing, Boa. In the late share, it's a binocular radio. It took a scene, no room. Charge you, it's a can't bar, go cool, no room, huh? Ayajo ojo ifiyaje awon agba lagbaye aro wa si ti lo ba awon ara ile Ishan lati daabo ati bojuto awon agbalagba won. Gomina Monday Okebolo ti bu enu ate lu ijinigbe yi ti o sele ni ipinle Edo, o si ti pase ki won se wadi awon olopa ni ilu na agba o ori po ti ja wale ni oja agbaye ni eyi ti o je $100 ti owo pasiparo si ti gbera soke leyin igba ti ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbáyé tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ọ̀sọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdojúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ishan láti máa fi ojú

wa balagba ki won daabo won ki won si ma sapunle won ninu oro ti o ba oniroyin wa so okan lara awon onisegun oyinbo eyi ti o wa ni ilu onura iyen Irua Specialist Teaching Hospital dokita Mercy Obo so yi pe ojo kedogun osu kefa odun ni ajo osokan agbaye ya ojo ayeye ati ma ta awon eniyan ji lori oro idojuko awon agbalagba ti o si so wi pe o si di dandan ki awon eniyan ma ya awon agba si ati wi pe lati daabobo won o wa so wi pe bi ese ba beyan ba se toju agba re na ni won yo si ba won nibe ninu oro ti re ogbeni Mark Omo so wi pe orisirisi awon ipinija ohun lo ma n sele paapaa julo ni awon idile miran ti won o ti fi oro sinu nigba ti o ba di wi pe eni naa dagba won a ma fi oju e rari o wa so wi pe ko ye ki a ma wa bayi nitori wi pe onikaluku wa naa ni a o di agba ta o dogbo o ni se lo ye ka ma yi agba si ati awon omo atawon ebi won nitori ojo ola gomina ipinle edo Monde Opebolo ti bu enu ate lu ijinigbo eyi ti o sele ni oja kan ni ilu Benin ni opopona Airport Road ti o so wipe oro naa ko bojumu to ati wipe ijoba setan lati boju lameto wo ise awon olopa ni ipinle naa ninu oro to jare lati enu akowe iroyin gomina Patrick Ebojele ni ojo aje ni o so wipe ase ti wa lati odo gomina ti o si pase fun eni ti o je commissioner of police ni ilu naa iyen ogbe CP Monde Agboneka lati tete bere iwadi lori awon ti o wuru wa yi ki won si fi owo ofin mu gbogbo won patapata o wa so wi pe ijoba ipinle edo ko ni faaye gba iwa palapala o wa tun ro awon eniyan wi pe ojula lakan fi sori ki gbogbo awon eniyan tete ma fi oro to awon olopa leti ni kete ti won ba ti kefin awon wa laabi to ba n lo ni agbegbe won owó orí àgbá epo ti jáwálẹ̀ ní ọjà àgbáyé sí ọgọ́rin dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípààrọ̀ náà sì gbẹnu sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn tí wọ́n pè ní Strait of Hormuz láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀ ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkokò sọ́ọ́dún lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn akójàmọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ Ẹtì tó ń bọ̀ yìí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà.

sọ wípé ìwà ìlóòótọ́ yìí ó ń ba ẹbí jẹ́ tí ó sì léwu púpọ̀ fún àwọn tó ń ṣe é. Ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ kárakára láti lè máa pèsè fún àwọn ẹbí wọn ní ilé, ṣùgbọ́n díwọ̀n kí àwọn ènìyàn sòdodo pẹ̀lú wọn, ńṣe ni wọ́n ń lo orí ọ̀fẹ́ wípé àwọn yìí kò sí nílé. Wọ́n wá ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti máa fi gba owó lọ́wọ́ wọn, débi wípé àwọn mìíràn yóò lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ẹbí kan, débi wípé kò ní sí ààyè láti mọ kókó irú iye tí owó nǹkan náà jẹ́. Ṣùgbọ́n nígbẹ̀yìn, ó gba gbogbo wọn nímọ̀ràn pé àwọn tó bá ń ru irú ìwà yìí kí wọ́n yàgò, nítorí wípé ègún ni wọ́n ń fà lera wọn lórí. Gbogbo ilé tí ó ní ṣe pẹ̀lú àwọn aṣètùtù ọ̀la àti àwọn ajínigbé àti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwò. Nínú ọ̀rọ̀ tí ó tẹ̀wà lọ́wọ́ ni wípé gómìnà ti pàṣẹ kí wọ́n lọ wó ilé kan

ti pinnu láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rẹ́yìn àwọn ọba ìjẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé àwọn agbófinró yìí, ìyẹn Barrister John Zegagbe, sọ wípé ìfẹ́ ìjọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfilọ̀ àti ìtanilóbólóbó òun ni àwọn ti ń gbọ́ tí àwọn fi gùn lé iṣẹ́ báyìí. Àjọ NCC, ìyẹn The Nigeria Communications Commission, pẹ̀lú àjọ aládàáni kan tá ń pè ní KPMG ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntò àti